0: the rest of that bad.
1: Ìjọba ìkàlà tálákà tẹ́bà ti ṣapá mẹ́kúnnú fẹ́ japa fẹ́gbà kanadé canada ìjọba alágbádá kọ́ wá ṣe wá báṣabáṣa lídá àsòfin ẹrù ọlọ́run ara wọn bóríṣà bọ́ṣẹ́pà civilian lọ́pàá sójà wọn fẹ́ mọ́ṣà lẹ́jà kọjá wàṣà ẹlẹ́jà ló má lè gbà wá.